0: mo ja ẹ̀pẹ̀ ẹ̀rọ ní ìpele ní ìlú nani èèyàn gba ò rádíò mi tan ẹ̀ 102.7.
1: ṣe abalẹ̀ fún